Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso

kan mu dọ́tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ́lélé lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsódó àkútí pẹ́lú ń kúfidó lámẹ́sẹ́ni ọgbọ́lẹ̀ kájàtá mẹ́kọ́ló yìí há dọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógó jùkọ̀ lọ́pẹ́ mọ́ mu dọ́ máma áfáfá mẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ gbálígbálí wà tó àkú mẹ́ lè kàríkà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ní àmú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé ń kékeré ìwọ̀n àdénú zàlìkì ilé ti lọ báyì ń kéke àmàdé tọ́lọ́nà àfọwúlé ti lè kó ti mẹ́mi lè wà dọ́ mẹ́ hàn tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàríkà yá hàn mi kòdùgójú tọ́ wà sọ kúpọ̀ tí ní wo má fi aṣọ ná mi kúpọ̀ lọ́yà ná lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínni mi àfẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ lè mi àṣọ lọ́nà kóló àmì kọ́kọ́ nuyinde aṣọ ná àmì hàn tọ́ ó nà fàlọ́ mi gbọ́ ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsódó àkútí pẹlú ń kúfidó lámẹsẹyìn ò gbọ ilé kadodó mẹkọọ ló ìhádọ àtọ ohun.

díẹ̀ ó bó lọ tinájọ́ mẹ́fà lẹ́nogún lọ́ntàntàn oṣù ya wá àbóṣe nére kàrà ń nére lomi nọ́jọ́ yà díire bíbẹ̀ hàn èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà díire fún ẹ ní bó lọ ṣàgbó kàgbà aṣọ alápọn ń bẹ̀ ní bó lọ ẹ mẹ́lòye bẹ́ẹ̀ gbà àwọn sì ń tà ń wé má kàn fún ẹ èbó bá ní ń wé má lọ níbẹ̀ tí káyà rí aṣọ alápọn mẹ́lòye àkó fún ẹ bó wà wà nẹ ní ìgbàgbé ń bí àdíire fún ẹ ní kàgbà aṣọ alápọn ó pọnjú ní ẹlọ́nlá bọ́nẹ yé sẹmọ́ ẹ ńbẹ àkófọ̀ fún ẹ aṣọ alápá ńbẹ bó gbà á kásùn náà bẹ aṣọ alápá náà tẹ ọ bo aró ẹ pọ ní ibà kó máa mú ẹ ńkọ ẹ ti ń di ìdíjẹ lákún yẹn náà rí ìdí ara líle ń ẹnẹ ẹ náà kẹ ọ gbé fún ọ.

0: gbójúkọ nígbà tí òdó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí dọ́tàrọ àkọsúdọ̀ àkútì pẹ́lúkúvidó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàchámẹ́ kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ ìnùnú ọ̀nà jùkọ̀ tógójúkọ lọ́pẹ́lẹ́mọ́ mudọ́mámá abáfàmẹ́ lè tógó nígbà dí ìhò lè pépé máa kọ́ gbálí gbálí wà tó àkúhó mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́ ányá mudọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé nkékè wíwọ̀n dẹ́nu zàlìkì ó lé ti lọ báyìí nkékè àmà dẹ́ tọ́lọ́nà àfọwúlétí lè kó etí mẹ́mi lè wà tó àmẹ́ hlẹ́ tọ́ wà tó àkú ẹ̀dúró mẹ́ lè kàlẹ́kà yá hlẹ́ mi kòdùgójú tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi asọ́ nọ́ mi kúpọ̀n lọ yá ná lọ́mùdọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ̀ mi àsọ́ lọ́nà kóló àmẹ́ kọ́kọ́ nùí dé asọ́ nọ́ àmẹ́ hlẹ́ tọ́ ó nà va lómi gbọ́ ẹtẹ ìyígbèdò àṣì ti so àkọsúdọ àkútì pẹlúkúvidó lámẹsẹyàn ò gbọ ilé kadodo mẹkọrọ ìrádọ àtọ o.
1: Togo àná jẹun ní yóò sà ké bẹ́ẹ̀mọ̀ ké tìǹà nà dùbùà nínà nyẹ́ ké kàkàn nà ká kọ́kọ́ nà ní sẹ́kẹ́ bìlẹ̀ yára nà pàfọ́n mi lébo ká bìlẹ̀ yára nà njam sọ́wọ́ kan jẹ́ àmọ́ pọ̀tẹ́ bìnà wìyìn ké pín ní nà kí yóò ti sàyẹ̀wò pín ní dà ká ní sẹ́kẹ́ dápọ̀n sokode. Atakpame na maritime atom problem po yar lili mo sawo kanja mo potbe na wi mo ko ne lu yo tsa wi mo ko salada na ma sa kara atom pon na grand lomé atom problem yar yulu ba sa ga na cha ne chula ga na leke ne da ka blati na da gba ya ne cha ne lejo ngam ya bana na tina yulu ngob na kan ya na ma ba jala ma ka trna kan ma ka na da gba ka fala ban ka tade ke do na da gba pro kinye koma sai kene trete katin mak mo mo kunya fiba asempo tuna ti sai tro to go da gomna apipi ko pengwa pwa boraya na che bobo benga anya bwa